ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ẹ̀ kà. A máa ma tí ń jọba àgbẹ̀ fún ọjọ́ tó kàn ó. Oṣù ọ̀la lérí ìwà nìjú tẹ́lẹ̀